0: ìyá wọn sọ pé ṣe ń wí nísìn èbó wọn tó fi parí ẹyẹ èbó pọ ń tẹ sọ ni pé láti inú kọ jẹ nǹkan kan ó mú mi lọ sínú nǹkan gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde fún àwọn ọmọ rẹ lọwọ àmì ọmọ báyìí lolúwa wí gbogbo ẹyin tá ti ayé ti rò pé òní jẹ nǹkan gbogbo ẹyin tí wọn ti rò pé òní dìde láyé pẹ̀lú májẹ̀mú ìpènímọ̀ sọ tẹ́lẹ̀ ojú wọn ni ó ṣe ìpinnu ọlọ́run kọ́ bẹ̀rẹ̀ sí sọ di nǹkan you will become you that are nobody from nobody to somebody today grace orí ọ̀fẹ́ ni mọ̀ jẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ àánú ni mọ̀ jẹ́yìn ó move from nobody to somebody rabababa kwamenasha ìwé àwa tá à ń dún yìí àwa lẹni tó yẹ kí wọ́n tà kí wọ́n fowó tiwa kí wọ́n lọ kó léjàngó bùlabùla but àánú kan wá wa àánú sàánú wa gbogbo ẹni tó ń gbọ́ mi káàkiri àgbáyé tó o bá fòkè nígbà márùn mo sọ lẹ́ẹ̀kan náà àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan àánú ọ̀sọ́ di nǹkan nínú ayé yìí in the name of Jesus Christ. Ẹ jẹ́ lọ sí church aago mẹ́sàn-án ni sáfíìsì ó bẹ̀rẹ̀ ẹyọ kan ni bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run bàbá ti ń parí ní section lè láàbọ̀ sínú section ìgbọ̀wọ́lé láti gbàdúrà fún gbogbo àwọn ọmọ ọlọ́run tó bá ń bẹ̀ ń bẹ̀ kìí ṣe tí ó pẹ̀jù ìsìn kan náà láàánì lónìí náà ni ó sì bẹ̀rẹ̀ bọ̀ kí n tó lọ ẹja lọ sórí facebook aago mẹ́fà àbọ̀ ni wòlíì ọ̀dẹ́kúnlé epafra yọ àpíà ìgbà tí ó bá fi di sí 7:30 màá ti kú ńbẹ̀ lórí youtube àti tiktok ọ̀dẹ́kúnlé epafra mọ́ bẹ́ẹ̀ nìkan kan chaati o gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ mi ò ní time bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run èyí tó wá dáa ju gbogbo lé àtọmọdé àti àgbà n tí jésù mọ̀ lè sọ ayé yàn dàre ẹ wo ohun tí ìyá yẹn sọ ó ní ká pé mo ti mọ̀ yín ni ayé mi ìbá tó ń dáa jù báyìí lọ kò tí ì pẹ́jù kì í pẹ́jù kì í pẹ́jù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń wó mi káàkiri àgbàlá yìí wake up the day kí wọn náà fàyè rẹ fún jésù ibi tó bá dé yìí ó lè tún ṣe wòlíì ọ̀dẹ́kun lè lọ́nu church ẹ̀yin wo lẹ ní ìdámẹ́wàá tẹ́ fẹ́ san láàárọ̀ yìí o ní ọrẹ olúwa sọ mí di nǹkan ẹ fi tì í account number church ni mú ọrẹ olúwa sọ mí di nǹkan ìdámẹ́wàá gbogbo ẹ̀yin tẹ́ mọ́ jẹ́ ìdámẹ́wàá rẹ mọ́lẹ̀ àṣírí ni account number church lélẹ̀ 19 66 36 38 73 ẹ jẹ́ n tó pè 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 20 17 42 90 47 first bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and comfort life mission ló náà gbé jáde first bank ni. gbogbo ẹyin ọmọ ọlọ́run ìwé jeremiah láti wá o kó tó di pé mo gbàdúrà fáwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìwé jeremiah àtọmọdé àtàgbà láti chapter 43 jeremiah 43 sí ti wọ 48 ìyẹn náà á parí ẹ done and dusted. gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wa kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé o ní kí ọlọ́run kò jí ẹ gbé láti ìsìn lọ tó máàkì birthday rẹ látòní lọ tẹ máàkì wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere. gbogbo ẹyin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jẹ́ loud kó ní 080 81 65 66 080 88 71 65 66 ẹ send the message ire àtànú kọ báyìí ẹ jẹ́ mọ́ lọ sórí facebook god bless you.
1: Hey, don't forget to keep up with Classic FM on social media.
2: Our pages are fun and highly interactive.
1: Follow us on Twitter and Instagram at Classic FM 911. That is at Classic FM 911.
2: Like our Facebook page, facebook.com/Classic FM 911. The good times never end on Classic FM 91.1, playing every song you know.
3: All aboard the night train!